0: atakajọ
1: pé.
0: gbogbo bọ́ọ̀lù yẹn tún máa ń yan takalẹ̀
2: àbí
0: ooo yẹn wọ́n ṣe sáré o.
1: ẹ̀rọ tó jí
0: àkúrò gbẹtọ náà pọ̀
1: àmì
0: bọ́ọ̀lù pọ̀ fi tọ́lẹ̀ bí ṣe bọ́ọ̀lù pọ̀ mi lé tún sí ẹ̀hìn lẹ́sìn
2: àkúwárí tó gbẹtọ
0: ńdọba tẹ sóde rẹ
2: ìmọ̀wá ìtàn dandan.
0: Ìdè mi ò dọ̀gbọ̀n fi tí ọdún kúrò bẹ̀. Màìmá tún ṣe àṣọ. Mi mọ̀ owó mi sọ wa. Nǹkan tán wọ̀ ẹ́ wọ́. Yẹn mẹ́lò fíjì ọ. Ìlẹ́sìn àpapọ̀ ìlà ìbílẹ̀ wọn. N fọ́n sí ìzànjí ìzàngàn. Kò fi tí fọ́n sí ìzànjí. Ó máa lọ bọ́njú wa. Ẹ dé sùtún rẹ̀ pé yàgò sòrò. Sílẹ̀ mi là kúlọ́. Pẹ̀sí sí ìzí mi tán lẹ́sí ọlẹ́. Ekolona tɛ tsɔ le bolo do gbenu ya akutu mɛ nyɛ wɛ ko na rudu ayi lɔ mɔwɛ nɔ bolo gbɔn a ti gbawo ti ka yin lɔ nsiri odi lɔ bɔ kolon wa bɔ awuli mi lɔ nɛgbɔ ko bi ti mɛ ɛlɛ problemu yɛ tɔn
1: wa. Sɛ sɛ ko denu.
0: Sɛ denu ayi. Ɛyi fi kalo nu wa wɛ bonu yɛlo fiyɔji yɔ ɛtɛ nu de yɛ si fiyɔji. Se ọwọ ẹnu de yẹsin bi ọjí
2: ya. Iye dedun jẹ́nu de yẹsin bi ọjí.
0: Merci super. Ni n comprend that. Donc mi wa mu dọ ye pe ndelẹ wa de bọ mi na bi akọ su ọde su dọ. Ndelẹ de wo alo file kengbele wẹ. Lọ esọ awọn ọnu sọ dọna yọ alọpade di ọ e ma ka na yan wa. Iroko ti do to ẹ kan ja.
1: Kanji.
0: Paṣẹ e wa so bi bọ. Sẹkọ e mọ fi lo togo mẹrọ mẹ si fi ẹ bọ nadọ. O zakai ti fi abi darigo yun abi o fi tí ọdún ti fi ẹwẹ náà dọ àtọwọtọ kalu mu ọmọ ẹ mẹrẹ kalu ilẹ sọ ẹ ẹ tó mi o ẹwẹ lo apadomi wẹ ọmọ náà dọnu àkọsọ ọdọ ní kẹkẹrẹ ṣé wọn wà nù gbogbo ẹ tó gbọ ẹ yan mẹ ẹ kalẹ ní lẹbọ yìí gbọ lẹbọ yìí kọkọ sí yan fúnu ẹna dó fẹ pa ọ àbí nẹmínà dọ
1: ẹna dó fẹ hàn pa
0: ẹna tó fọ àlà kẹkẹ ní dọnà mẹlẹkọà là. Bí mi tán lẹ́rọ̀ tún ló búdi sí ló mi ò dé yìí fi tọ̀ bínú lẹ̀ ní kò búdi sí ń ò yé dọ̀lẹ̀ mi ò ṣe dótó wa.
1: Ganjigan.
0: Bí èyí fi lọ́tọ̀ lọ́lẹ̀ sùn yìí níbo dọ̀bọ̀ láàbò nínú ọ ẹná bọ̀ yìí lẹ̀sùn tó sọ̀ lé jà kó lọ́sọ̀ bọ̀ mí lẹ̀sùn bí èyí fi tọ̀ kó fi nà po mẹ́yẹ kó fi dìbò bọ́ apá nǹkan fi tó àbí mama nukú jẹ mẹ́rin náà jẹrọ ẹ láìpẹ́ sẹ́yìn láàbò náà jẹ wẹ̀ ẹ ṣe òkun tóó náà ti hàn wọ́ọ̀sù àkọ́sù ẹ̀yọ́nù wọ́ọ̀sù sọ̀ ẹ̀yọ́nù wọ́ọ̀sù gbẹ́tọ̀ lè dọ̀sẹ̀ hàn ẹ̀yọ́nù wọ́ọ̀sù à ló fi ọ́ ẹja wà nù tẹ̀lé mẹ́bó náà wà tó ọ́ sọ́ọ́ lò sọ̀ lé jáwé ọ́ mi pọ́n president of the republic mi tán y dọ́kọ̀ nílẹ̀ di ọ mi ní gbọ̀kọ̀ àtẹ̀kọ́ mi ní bí àkọ́sọ mi dé súnà jẹ́ ẹ lọ àkọ́sọ ọyún ẹ̀ ń tó gán romi àdúwádà ìdè wa di ọ kó tó sisi kó mi lọ́nu kọ́ nílẹ̀ di bọ̀ ẹ kàn tẹ̀kọ́ ẹ lò kàn tó kékeré gbà ọ ẹ dé súnú wa ló lẹ́fọ́ àlẹ̀ ònúnú ọ bónú nù ọ ní bómi mẹ́pẹ́lẹ́ mọ́mà bí mi tán lọ ọ bẹ̀rẹ̀má mi lálọ́ tẹ̀lé bọ̀ ẹ kàn ẹ láwá
1: ẹkẹna ẹna ń gbọ àdàkà sọ ìjẹdàn bi.
0: Wọ́n lò ní dọ́wọ́ ẹ̀sìn ọ́n.
1: Mẹ̀tẹ̀kẹ́ tún. Fídéjẹ́ náà bẹ́sìn dọ̀ èdè.
0: Fídéjẹ́ náà bẹ́sìn. Ń fọ́n bónú àdọ̀ bọ́nsí tó àrùn àkọ́sẹ́ bóná jẹ̀kọ́ lé ẹ̀mẹ́. Ìdè èkó náà bọ́lọ́gbọ̀n kókó ọ. Mọ̀wẹ́ ọ̀nẹ́ ló kọ́ tẹ́mẹ̀. Mọ̀wẹ́ káká jẹ sutu pataki fiyanu ewa yasuko yɔ ɛnɛ kpɔnukpɔnu bɛlu mɛ jɛ wɛ ɛnɛ mi ko sɔdɔ agbanji dinɛ ye
1: nkanji
0: ɛ ewa mi sɔdɔ agbanji dinɛ wo sɔni dɔ kplɛ kplɛ.